wọn nam Paul ẹni ẹsùnfọ nso ẹda asẹmpa na di ẹdi akyerẹ yẹn amen nti asẹmpa no ẹni sẹ asẹmpa no ẹni sẹ tiẹ yẹ di asẹmpa no ẹni sẹ Paul asẹmpa no kora ẹni sẹ 1 Corinthians chapter 15 ọ sẹ me ka asẹma me ti a ehu hia yie no kyerẹ mo sẹ yẹn bọni nti na Kristo hu yẹ asẹmpa no na fa no